0: Azizat Oshoala, Agbábọ́lá, Justin Bieber. Agbábọ́ọ̀lù fún Team Nigeria. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ lè make ẹ̀ nílé ayé nínú iṣẹ́kíṣẹ́ tó bá ṣe kó dídánkọ́ agbábọ́ọ̀lù. Anything tó bá fẹ́ ṣe láyé ẹ̀, make sure pé ohun ẹ̀ láti ṣe ó dẹ̀ ṣe. Àwọn ẹbí ẹ̀ náà bá wọn sọ̀rọ̀, kọ́ support ẹ̀, kọ́ dẹ̀ gbàdúrà fún ẹ̀, very important. Orúkọ mi ni Azizat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria.
1: This is Eagle 7, 103.7 FM, Sports Radio.

Ego 7 Sport Radio 103.7 FM. Ẹ má gbàgbé pé a máa máa inform yín, a máa máa entertain yín, bẹ́ẹ̀ a máa máa educate yín. The entertainment aspect, the entertainment part, ọ̀rẹ́. Bó ṣe wà lábala, akọni mi lórí pápá o. Díẹ̀ ló kù tí mo fẹ́ mi kúrò níbẹ̀. LPP Little. Ètò ní LPP lórí pápá Plus. Nikoni Eagle 7 Sport Radio 103.7 FM. Pẹ̀lú èmi ọmọ yín, olólùfẹ́ yín Samuel Owóyẹmí, fẹ́lẹ́ fẹ́lẹ́ láyé fẹ́lẹ́, ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà.

0: 081261 35 0812613574 0. Àwọn ojú òpó tó dọ́dọ̀ tèmi. Ojú sí ọ̀nà náà, ẹ jẹ́ kí wọ́n sọ nípa àwọn career highlights nípa akọni mi lórí pápá. Two-time NBA champion. Two-time NBA Finals MVP. Ẹyọ kan. One-time NBA Most Valuable Player. 12 times NBA All-Star. Igba méjìlá. 6 times All NBA First Team. Akọni mi lórí pápá fún ìgbà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀. 3 times All NBA Second Team. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. 3 times All NBA Third Team. Ìgbà mélòó? Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. 2-time NBA Defensive Player of the Year. Ó láǹfààní láti ṣe kíni láti gbà á fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Five times NBA all defensive first team. Ẹ máa rán ló ti gbà yẹn. Ẹ̀rí pé ó ń jọra wọn. Who is your guy? Abuki is my guy.
1: Who is your guy? Spyro, na only me my life.
0: Four-time NBA. All defensive second team. Àwọn àmì ẹ̀yẹ tó ti láǹfààní láti. Ẹ jẹ́ ń gbọ́ tẹni yìí náà. Yíbà. Hello, ẹ kalẹ́ o.
2: Hello, ẹ kalẹ́ o.
0: Orúkọ yín àti bíi tẹ ti ń pè mí.
2: Orúkọ mi ni ìyá àti owó Yẹmí.
0: Ee, ẹ kalẹ́ sórí ètò, ṣé fẹ́ bá mi dá sí ni? Ta ni akọni mi lórí pápá? À ń gbọ́ yín. Mo ń gbọ́ yín. I'm going to say that. Àmà bí ọmọ tó kí ẹ̀ nípa ọmọ. Ẹ máa pẹ́ fún wa. Gbogbo ọ̀nà lọ́wọ́ wá. Ẹ mọ̀ pé mi lásìkò tí máa ń ṣe ètò báyìí mi kí láǹfààní láti gbé ìpè. Bóyá wọ́n ti try gbogbo lines mi. Wọ́n wá rí pé kò lọ. Mo dẹ̀ ń pe studio line. Ibi tó bá ti bá ni láti ń ṣe. Ọ̀nà kan wọjà. Ẹ jẹ́ ń pè é láti bí. Okay. Ibo mo dé ná. 3 times NBA block leaders. 3 times NBA rebounding leaders. SWC player of the year. Akọni mi lórí pápá ló ti gba gbogbo àwọn nǹkan wọ̀nyí o. Ta ni akọni mi lórí pápá? 081-261-35-740 081-261-35-740

0: guiar, güey.
1: Oye, ella es más piñelo. Si abala, lo de papá ganga. Y viste más, me afuñé a un ruin. El rey de la ya se monte para mi vaso de. A ti, bela, gorri, olé. Si abala, chio, logo. Ìròyìn àkọ́kọ́. Àwọn ló máa ní ṣe pẹ̀lú àṣeyọrí ti ikọ̀ agbábọ́ọ̀lù Flying Flamingos. Kì í ṣe Flamingos lásìkò yìí. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles ni. Ni pé síásíá Ladam Bosu. Àwọn ti láǹfààní láti máa forúkọ sílẹ̀ fún iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá yẹn. Àti gbọ́ ìsì láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó bá kéde, a máa jẹ́ kí ẹ gbọ́. Ẹ jẹ́ kí n lọ sí ibi àṣeyọrí. Ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos, àwọn agbábọ́ọ̀lù obìnrin sí orílẹ̀-èdè Nàìjíríà. Àmì ayò márùn-ún sí òdo. Ni wọ́n fi jáwé olúborí lónìí.

zombie, ecco. Oh, ya ini kuak papa, ya kini beres ini mamu wah. Iko agba belum supaya igus tu rile de. Mesti fi jurang mulai wipe ya, agba belum lolo kojo kau ni mesti mengguri wali. Sini ko agba belum supaya igus tu rile de nanjuri ya. Emang bagai pun iko agba belum supaya igus tu rile de nanjuri ya ni mau yo mak kopani bi DJ. Unity Cup. Iti yo mau aye ni lulong ti kowe de. Emak pawa ni be. Ni satu koja. Lawo ye. Ade tutu shebe. Ati lamfani. Lati shekini. Lati kupa. Ande tu wan fi di re mule fun mi wipe. Awon iko agba bolu. Awon Super Eagles lo kojo kan. Ni won kokoko se igbaradi akoko won ni ale oni. Nbe na ni awon agba bolu bi Rafael Yedika. Awon agba bolu tutun ale bi osan. Won ti se be won ti gbori wole. Sini iko agba bolu Super Eagles to rile de Nigeria. Ta ba so nipa ibi pagan won. E je ka kuro nibe. E je ate so waju. E je n fi di re mule. Won fun yin ni yin bi pe Sunday Olise won lo ti so di mo pe igba ton ma le mori okuro ninu iko agbabolo Real Madrid pelu eyi to n ba lo yi azigo ti o ba gba ife eye azigo ti o ba se dada ninu iko agbabolo yi won le emi ko mo so be o eni tin se Sunday Olise agbabolo tele re won iko agbabolo Super Eagles nti orile de Nigeria won lo so eleyi di mo keleche eye nacho òun ló máa ti ṣe bẹ́ẹ̀ ló ti gba ife ẹ̀yẹ àkọ́kọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù celtic ẹ bá sọ̀rọ̀ nípa scottish cup ó ti láǹfààní láti jáwé olúborí kódà ogun ó mí àwọn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà taiwo tolú àrokò dáre ẹnu mi àgọ́ wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé ọjọ́ iwájú rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù wolves kò tí ì dájú báyìí o nígbà ó ṣeṣe kó máa wá inú ikọ̀ agbábọ́ọ̀lù míì lọ ó ṣeṣe kó máa lọ inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì pẹ̀lú bí ọdọ ìfàsẹyìn ṣe gbé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lọ níbi ìdíje EPL. Ẹ má gbàgbé pé níbi ìdíje EPL yìí àti mọ àwọn tó ti jáwé olúborí Arsenal, Manchester City, Manchester United, Liverpool, Aston Villa àwọn agbábọ́ọ̀lù wọn ti ṣe bẹ́ẹ̀ wọn ti láǹfààní láti dúró sí ibi tó lápẹrẹ ṣùgbọ́n ọ̀la yìí àtúmọ̀ láǹfààní tébù yẹn láǹfààní láti ṣèp díẹ̀ máa sọ bí tébù yẹn ṣe rí kí n tó kúrò lórí ètò ní alẹ́ òní ẹjẹ́ ń ṣì máa tẹ̀síwájú náà tolúwarò kò dáre ló gbé mi lọ síbẹ̀ zeiru sanusi agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù porto ní ikọ̀ agbábọ́ọ̀lù atalanta ti ń ṣẹ́wọ́ sí ní pé àwọn fẹ́ láǹfààní láti rà á wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù atalanta láti inú ikọ̀ agbábọ́ọ̀lù porto ẹ̀rẹ̀ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù porto ni wọ́n láǹfààní láti gba ìdíje líìgì orílẹ̀-èdè portugal láìpẹ́ yìí zeiru sanusi dẹ̀ wà pẹ̀lú wọn kódà ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan wà pẹ̀lú wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù yẹn ṣe tẹ̀rí mọ́fì kan ni tí n bá ṣì gbọ́ tí n bá ṣì sọ I stand to be corrected. Ẹjẹ́ ń kúrò níbẹ̀ ẹjẹ́ ń tẹ̀sọ́ iwájú wọ́n ti sọ di mímọ́ o ní pé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé àwọn agbábọ́ọ̀lù méjì ni wọn yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní sáà tí a wà yìí àwọn agbábọ́ọ̀lù wo leléyìí defender David Alaba ìyẹn náà wọn ṣe bẹ́ẹ̀ a máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid sílẹ̀ bákan náà Carvajal ẹni tí ń ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé àwọn agbábọ́ọ̀lù yìí tó fi mọ́ ẹni tí ń ṣe abẹ́lúwà òun náà ṣe bẹ́ẹ̀ a máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid sílẹ̀ nígbà táwọn agbábọ́ọ̀lù bí àti lè sọ ẹ jẹ́ kí World Cup wáyé náà àti lè sọ bóyá ṣe máa tàwọn ṣùgbọ́n as of now bí nǹkan ṣe dé dúró àwọn agbábọ́ọ̀lù méjì tó fi mọ́ akọ́nìmọ̀ gbà wọn ni wọ́n sọ wípé wọ́n fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọtí Real Madrid José Mourinho ó rẹ̀ ṣe bẹ́ẹ̀ mo ń palẹ̀mọ́ láti gbórí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹjẹ́ ń tẹ̀sọ́ iwájú ó dé ọ̀dọ̀ Victor Osimhen kí ló kan Victor Osimhen nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray Odunson Hosberg òun ló ti sọ ọ́ di mọ̀ pé kò sóhun tó jọ́ o ní pé ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray wọ́n fẹ́ ta Victor Osimhen ní sáà tí ń bọ̀ ẹ má gbàgbé pé Victor Osimhen lóríṣiríṣi àwọn ikọ̀ agbábọ́ọ̀lù gbòógì níbi ìdíje oníkálukú wọ́n ti ń fi ojú ẹ̀gbẹ́ kan wò
mo wi pe Real Madrid awon Chelsea Barcelona Arsenal won wa lara awon oruko agbabolu kuda Bayern Munich won pelu won ti won ti foruko sile npa awon Ferran Victor Osimhen ṣugbọn lọwọ yi are tin se are fun iko agbabolu Galatasaray lo de fi dire mule pe ko so to jo e pe awon beta Victor Osimhen pro ninu iko agbabolu Galatasaray ẹnu tí wọ́n fi sọ pé Adégún ẹjọ́ ká wò wọ́n sì lè sọ pé Adéògùn mọ̀ ókè ẹjọ́ ń kúrò ńbẹ̀ ẹjọ́ ń tẹ̀sọ́ ọwájú ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú Pep Guardiola ni wọ́n ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Al Nassr ni wọ́n ti ń sọ di mọ̀ pé Cristiano Ronaldo òun ló ti ń gbé súnmọ́ Pep Guardiola kì í pé kó wá gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ní ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Al Nassr ẹ má gbàgbé wípé Cristiano Ronaldo yìí òun ló gba ife ẹ̀yẹ àkọ́kọ́ rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù yìí nígbà tí wọ́n gba ìdíje Saudi Pro League. Ẹ dẹ̀ mọ̀ pé Pep Guardiola náà òun náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fi àdàgbà ètò rọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City gbogbo ẹ̀ ló ti ń jọra wọn báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé Enzo Maresca òun ló fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ Pep Guardiola. Àwọn nǹkan ń ṣiyèméjì wípé ṣé gbogbo ohun tí Pep Guardiola ti gbé kalẹ̀ ṣé kì í ṣe pé Enzo Maresca máa dé àwa tún ṣe bákan má sọ bẹ́ẹ̀ Enzo Maresca náà kéré ní ayé ẹ jẹ́ ká wish you all the best ló wà padà di akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ṣíṣe wá rí Pep Guardiola yìí wọn kò fẹ́ mú ilé yìí wá ni o ìròyìn wo la lè pe Pep Guardiola mo rí àkọsílẹ̀ kan mo rí nǹkan kan nípa Pep Guardiola mo wá gbé yẹ̀wò dáadáa ohun tí ó ti ń gbé inú mi náà ni ṣùgbọ́n nígbà tí mo tún wá rí ó wá tún jẹ́ kí n fẹ́ mẹ́nuba ẹ má gbàgbé pé akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní Mikel Arteta ó ti láǹfààní láti gba abẹ́ Pep Guardiola ó ti láǹfààní láti gba abẹ́ kọjá Xabi Alonso nígbà tí Pep Guardiola wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lórílẹ̀‐èdè Germany Xabi Alonso náà ó láǹfààní láti gba abẹ́ Pep Guardiola kọjá kó tó di pé ó di akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Leverkusen ẹ wo mèremère tó ṣe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Leverkusen kó tó di pé nǹkan yìí mọ lọ́wọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid òun náà ló ti wá di akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lásìkò yìí Cavani akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich òun náà ti láǹfààní láti gba abẹ́ Pep Guardiola kọjá kó tó di wípé òun náà lọ gbaṣẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich. Ẹ má gbàgbé o Yaya Touré òun náà ti rìn ní ìlànà yìí o bẹ́ẹ̀ náà láàrin ọ̀sẹ̀ yìí Luis Enrique akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG ó ń gbé òṣùbà káre fún Pep Guardiola ó ní role model òun ní Pep Guardiola. Ṣé lóòótọ́ la lè sọ wípé Pep Guardiola ó jẹ́ chosen one ṣiṣẹ́ a lè pè ní true legend lágbo àwọn akọ́nimọ̀ọ́gbá a lè sọ bẹ́ẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí tí mo kọ̀ ní kí n yọ̀nà lọ́ fún yín Pep Guardiola a máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City sílẹ̀ ní ìparí sáà tí a wà yìí òun náà dẹ̀ ti fi ìdí rẹ̀ múlẹ̀ ẹ wo ibikíbi tó bá ń lọ orí àtìlẹyìn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bóró ìròyìn kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester City. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tó mú létí wọn Manchester United kò jẹ́ tuntun mọ́ ni pé Michael Carrick ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ ó ti di akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United báyìí kò sí àní-àní mọ́ kò sí wípé ó ṣe ti kà ní kò sí wípé fìdí ẹni Michael Carrick òun ló ti di ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá ojúlówó fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe gbòde kan ẹ̀dẹ̀ mọ̀ wípé akọni yìí ó gbìyànjú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ẹ wo ibi tó bá iṣẹ́ náà dé nígbà tí wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́ nígbà tí wọ́n lé Ruben Amorim kúrò ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó gbaṣẹ́ náà ó dẹ̀ ṣe dá bóyá wọ́n fi crown effort ẹ̀ ni wọ́n fi sọ wípé
kó máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ akọ́nimọ̀gbá. Inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ìdájọ́ ń kúrò níbẹ̀. Inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United náà ni mo ṣe wà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Bruno Fernandes ni wọ́n ti sọ di mímọ̀. Ó ti jáwé olúborí gẹ́gẹ́ bí Premier League Player of the Season. Òun ló gbá o. Wọ́n ní òun ló gbá. Ẹ má gbàgbé pé ó láǹfààní láti gbá góòlù mẹ́jọ. Ó láǹfààní láti gbà wọlé. Alábẹ́ẹ̀ náà ni ó láǹfààní láti fi ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú most assist in a single campaign alongside Thierry Henry, Kevin De Bruyne pẹ̀lú 20 assist. Ọmọ orílẹ̀-èdè Portugal òun náà ti fìdí ẹ̀rí múlẹ̀ wípé ó ti gbá àmì ẹ̀yẹ Premier League Player of the Season. Ó ti gbà ọ́ Bruno Fernandes. Congratulations to you. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé Casemiro yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United sílẹ̀ lásìkò yìí. Àwọn ọmọ Manchester United náà wọ́n gbìyànjú láti mú wọn lọ. Thomas Tuchel ó láǹfààní láti mú wọn lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Kò rólé apá kan dápá kan sí. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Tí ìròyìn bá tún jẹyọ nípa tiwọn, èmi á ṣe bẹ́ẹ̀, màá mú wá sí etí gbọ̀nyìn. Gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. LPP lẹ́tọ̀. Ètò ní LPP. Nikoni Eagles 7. Sport Radio 103.7 FM. Tafidikalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà.

0: 3 p.m. with music, food, drinks, and fan activities. Watch matches live on giant screens with entertainment, competitions, and giveaways in between. At the same time, Eagle 7 Sports Radio broadcasts live from the Africa Village Daily, bringing you match previews, live coverage, fan reactions, interview, and expert analyses. Your main anchor, MGP and BGP, lead the coverage, supported by Mr. Flawless and Fele, bringing the crowd experience and cultural flavor. This is more than just watching football. This is the 2026 FIFA World Cup Africa Village. Join us from June 11th to July 19th, 2026 at Bamboo Garden, Wasimi, Africa Village 2026. Don't watch alone, watch with Africa. Powered by Eagle 7 Sports Radio 103.7 FM. For sponsorship, call Max on 0806-476-4674 or Wale on 0802-335-4453. Africa Village, powered by Eagle 7 Sports Radio 103.7 FM, where champions fly.
1: Ìrọ̀rùn ló bá dé o.
2: Ẹ tà ní tà kan mẹranko mi ò tó tà. Kò síbi tí ọwọ́ jẹ ìrìn wa kò dé. Káàkiri àgbàláyé ni wọ́n ti ń gbọ́ wa. Ìpolówó ọjà lagúnmọ́ owó. Ẹ̀yin iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéréje kéréje. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ ẹ̀jẹ̀ ká fi tiwa gbé ti yín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí kájẹ lè máa bùgbàjẹ fún yín. Àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́ ìròyìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta fún ìpolówó ọjà ìkéde àbí ṣíṣe onígbọ̀wọ́ ọ̀kan lára àwọn ètò wa ní Eagle 7 Sport Radio 103.7 FM. Ìrọ̀rùn ló bá dé o. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní Eagle 7 Sport Radio lọ́gán ni wọn yóò dá yín lóhùn. Ẹ sì lè pè wá sórí 0806-476-4674 0806-476-4674. Owó ìdákọ̀mọ́ lásán ni owó tí ò fani lápòyà la máa fi bá yín gbèdé ojú ọjà. Ẹ̀yẹn tó wa wò lónìí kẹsì rí pé dídùn lọ́sàn aṣọ fún yín nípa ti ìpolówó ọjà ní Eagle 7 Sport Radio 103.7 FM. Káàkiri àgbáńláyé ni wọ́n ti ń gbọ́ wa. Eagle 7 Sport Radio, níbi làwọn aláṣẹ orí ti ń fò lókè lókè.
3: ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni wọ́n náà focus. Ẹ máa kẹ́ ní kọ̀ọ̀kan sọ fún mi pé ìkọ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tọ́ fẹ́ dá wọlé wọn ò lè ṣe é. Ọ máa lè jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkọ̀sọ́ náà bẹ̀. Orúkọ mi ni Olúwatóyin Lọ́ba Amúṣan. Èmi ni mo ní 100-meter record ní eré 100-meter hurdles.
4: Orúkọ mi ni Israel Mobolaji Temitayo Odunayo Olúwafẹ́mi Owolabi Adesanya ọmọ ọba ni.

0: Eagle 7 Sport Radio 103.7 FM. Nzafi dikale silo abe okuta tin sololu ipinle Ogun ni orilede Nigeria. Oyawo eja sare wonu abala suyo logolo nbe na ni mama fun yin awon iroyin ire daraya tuko ki le fe so nipa iko agbabolu yin ki le fe so nipa DJ fi eye agbaye to nbo lona yi gbogbo a ma tenu bo ipo ni oye ni si ola ta ba soro nipa DJ league oni kaluko ni bi ti mo de duro yi ma lanfani lati fun yin ni awon isi fese mo se ti won ti lanfani lati waye loni nbe na ni ma lanfani lati gbo lati odo yin ara le 08126135740 08126135740 awon loju opo to dodo timi ngege bi ati kore ta ba soro nipa abala shiyo logo e ti mo ba ti man se ipe oruko yin ati ko agbabolo ten soju fun let me introduce arayin ni abala ta didruye lpp little lori papa plus nikoni ego 7 sport radio 103.7 fm pelu emi omo yin ololufe yin samuel owoyemi fele laye fele ni gbogbo eyan mo mi si emi ko olorun ba oke lo fun mi se ni gbogbo igba awon yesi fese won se to waye loni e je nsare mu wa city mo yin nigba ti awon ipe yan wole loloko ojokan nibi DJ Italian Syria ay DJ fi aye final ni orilede Germany wo waye loni Stuttgart won abi Stuttgart jeya won jeya lowo Bayern Munich pelu ami ayo meta si odo final ni DBF Cup ni won pe lorilede Germany iko agbabolo Bayern Munich lo de jawo olubori iyan waye loni ifese won se olorun sore laarin orilede Mexico ati Ghana Mexico no Ghana pelu ami ayo meji si odo oyawo odi orilede Italy ni bi DJ Italian Syria pelu Jona ati Inter meta ni won jogba Lazio ati Pisa Lazio jawo olubori won se jawo olubori lowo 66 minute played pelu ami ayo meji si eyo kan aba oni table ti won se ri ta ba soro nipa idije orilede Italy oju opo yen ti wa ni sisile o abala si ologo lawa yi e wa da si iko aba da won si ohun to kan yin nipa ti iko agbabolo yin eyin ti Chelsea eyin ti Barcelona eyin ti Real Madrid Manchester City Red Devil Liverpool you never walk alone bi table yen se ri re fun iko fun awon ti orilede Italy ni bi idije Italian Serie A Inter lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 38 87 points second position Napoli pẹ̀lú 73 points ipò kẹta AC Milan pẹ̀lú 70 points ipò kẹrin AS Roma ni wọ́n wà ń bẹ̀ pẹ̀lú 70 points àwọn tó ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn ní orílẹ̀-èdè Italy níbi ìdíje Italian Serie A ceremonies Alas Verona àti Pisa bí ó ṣe rí Pisa yàn tẹ́tí confirm ẹ̀ relegated odo ifaseyin o ti gbe won lo eje n kuro nbe eje n lo si orilede pelu ekale oruko yin ati bi te tin pe mi
1: ekale
0: sa oruko yin ati bi te tin pe mi
1: oruko mi ni Gunners
0: oh yeah de ku orire congratulations Oluwa lo nto Oluwa lo nto Ami
1: Oko ajo ti wa o
0: Awa ni e a e ri pe last
1: Mo fe ke ba wa ke awon to gro ti wa
0: Awon
1: gbo awon to ti wa leyin Ati awon to wa se ko ju ti wa ti oju nti e to
0: da
1: Bi o ba se awon ko se awon Kẹ́ẹ̀dẹ̀ bá mi kí ara ẹ̀rùn apá Yusuf.
0: Ok.
1: Alájọ́
0: Oh yeah, kò sí ewu.
1: Ó ti ló ń darí jẹ́ Arsenal o. Adúpẹ́ lọ́wọ́ ẹ o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn.
0: Kò sí ewu, kò sí ewu. Of Gunners.
1: Àwọn kan ní Ọbátá.
0: Ok.
1: Ó ló máa gbówó lẹ́jọ́ kìíní àná. Àti bàbá Olómi Sọlọ́mà máa sọpọ́ọ̀tì wọn. Ṣé Sàbánà Tẹ́sì àwọn agbówó lẹ́
0: Oh, Gunners. Oh, Champions League. Oh, Champions League, Abby. Oh yeah, Kosevu, Kosevu. Of Gunners, Gunners all the way. Ah, I want the Gunners in here. More respect, get 2 minutes, I'll let you know. You're the latest champion in town. Latest champion in town. I want to ask Nani. Abala show your logo lawa ye. 081-261-35740. 081-261-35740. Igboro tin daro baye nitori Arsenal ti gba ife ye o wa ko yo kan won ni awon fe gba Champions League e ma gbagbe pe PSG ni won fe koju e je ngbo teni kina e lo kale o oruko yin ati bi te tin pe e kale o
1: ele baba e ma ku eto
0: oluwa lo nto oya oya oya ati mo yin afin tin yo need introduction
1: oni baje baba
0: abi a se dun are e ko rire Benny, but put your 1 point. Esobe, toto. Ofunyishi. Kosewu. Owako. Okoyo kan bayi, oku Champions League. Oh yeah.
1: To ba ma di by this next week na ati ma a ma pa le yen na mo le pe.
0: Iba.
1: E to ku da ma grand up.
0: Igboro daru gan te ba lo gba lasan. Gege. E
1: ba wori gbogbo e ma o ma ble gan.
0: Oh yeah na. Of Gunners.
1: Gunners.
0: Oh yeah. I want the Gunners in here. I want to celebrate the EPL. So anything can happen. Champions League final. Oh, I don't know if we can babble Arsenal. Oreo, Bade. Odi Oria De. Last. Len yon du mejile logon. Hey. So on to learn on the show. 081-261-35740. Hello, Kaleo. Oru konye ati bi tetin pe mi. Oru alonso, baba. Oru konye ati bi tetin pe mi.
1: Joseph Lati, Ade Nabala.
0: Oh yeah, Iko Agbabolo len support. Yeah, you will never walk alone. Shema lo Champions League, bye. Of Liverpool. Hello. I'm Liverpool. So we cast now. Kilo de man ku ikini. Mi ti gbagbe. Hey, sakole ni abi kilo ni ko wa san. Hello, e kale oruko yin ati bi te tin pe. Hello, e kale.
1: Hello,
0: Adelawa, of Chelsea, of Blues.
1: Number one.
0: Okay, now, all right. Oh, yeah, kilo nsele. Chelsea, bye, ni lo Champions League. Kilo wa, kilo ku, bye. Ere ku orire e ti gba Xabi Alonso. Okay. Number 1. Benny. Okay. Of Chelsea. Number one. Of Chelsea.
1: Number one.
0: 081-261-35740. 081-261-35740. Esi, if I say, let's be digi. Spanish La Liga, Leo. Set a Vigo. Want in no Sevilla. One no Sevilla, no Wallawa. Colamia, you, your concealed do. Deportivo Alves. One no Rayo Vallecano, Lawa. Colamia, you, your concealed do. Espanyol. Ati Resorcidad. Your conconi, what jungba. Getafe. Ati Osasuna. Odo do. Girona at Elche. Your cocon. Maluca. Ati Rio Viedo. Your cocon. Real Betis. Ati Levante. Your cocon. Real Madrid. Wanting no Igbabolo. Atletico. Bilbao. Colamia, your meta. Say your con. Valencia. Barcelona. Odo do. Hello, Ekalo. Orúkọ yín àti fi tẹ́tí ń pè mí. Ẹ̀kalẹ́ sà. Ọ̀yá, ọ̀yá, ọ̀yá, ọ̀yá, ikọ̀ agbábọ́ọ̀lù olè ń support. Chelsea, of Chelsea. Ọ̀yá, ọ̀yá. Báwo ló ṣe máa jẹ́ nẹ́sì? Ẹ máa dira. Ok. Hello. Igun yen fe se ba kan. Seyin ba ngbo mi. Emi o gbon yo. Gbogbo idi gbogbo ifese won se lorilede Spain. E kan soso lo nwaye. Simultaneously. Bo se ntele ra won niyan. E de mo pe Barcelona ti gba ife eye. Spanish La Liga. So bo se waye ni mo njabo re fun yin. To ba ti dola awon ifese won se. Bi nkan se de duro yen je nsare fun yin bi table yen se ri. E ni orilede Spain. E ba nsoro nipa Spanish La Liga. Awon oluwa loke tinte. Hello e kale orukun yin ati bi te tin pe mi. Steven Maintain lati Itaka yin ti
1: Chelsea.
0: Ah, of Chelsea, of Chelsea. Number one, number one, number one.
1: Number one, no.
0: Ah, if I
1: want
0: yo. Benny, almost 22 years, go kere nu aye mo. Mm-hmm. So go easy, go easy, go easy. What? Efe yo koga? Sefe yo
1: ki?
0: Mete tambo. Aston Villa ti se yo kan be. Oya. Eje kawo. Otoni. Oya ko sewu. Oya, eje ka wo bo se ma lo si. Ko si wara. Of Chelsea. Oda ko sewu. Of Chelsea number 1. Terry. Football ife wa nbe. Entertainment wa nunu football. Tama so nipa educative segment. O wa nunu football. Ke gbo ba won tun se ori. O fe je ki gbogbo ife eye Europe ko wa si orilede Gesi. Oni ko kuro lorilede Spain. 08126135740. 08126135740. Awon lojo opo to dodo ti mi. Abala suyo logo lawaye. Be mo fe fun yin ni bi table yen sere ni bi DJ Spanish La Liga. Barcelona lo si wa loke tinte. Pelu bi nkan se nlo ye. Leyin fe se won se 38. Meji din. Logoji 95 point. Real Madrid 88 point. Ipo keji. Villarreal won wa ni 69 point. Ipo keta. Ipo kerin Atletico Madrid. Pelu 69 point. Àwọn tó ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn Maloka, Girona àti Rio Oviedo. Bọ́ ṣe tẹ̀léra wọn nìyẹn. Ṣé Rio Oviedo yẹn? Ó ti confirm. Odò yẹn ti gbé wọn lọ. Odò ìfàsẹ́yìn. Ó ti gbé wọn lọ pátápátá. Tàbá ń sọ̀rọ̀ nípa ìdíje Spanish La Liga. Congratulations to all Barcelona fans. Ẹ ẹjẹ́ ń tẹ̀ sọ́wọ́wájú ní gbogbo ẹ̀ṣẹ́ orí lásìkò yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ń tẹ̀lé ra wọn ni gbogbo wọn ti wà ní 60 minutes Celta Vigo wọn na Sevilla lọ́wọ́ pẹ̀lú àmì ayọ̀yọ kan sí odò Deportivo Alves wọn na Rayo Vallecano lọ́wọ́ pẹ̀lú àmì ayọ̀yọ kan sí odò Espanyol wọn na oúnjẹ gba lọ́wọ́lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Sociedad pẹ̀lú àmì ayọ̀yọ kan sí odò Getafe àti Osasuna odò odò ni wọ́n jọ ń gbá Girona àti Elche ayọ̀yọ kankan ni wọ́n jọ ń gbá Mallorca wọn na Real Oviedo lọ́wọ́ Real Betis àti Levante ayọ̀yọ kankan ni wọ́n jọ ń gbá Real Madrid àti Atletico Madrid Real Madrid ń jáwé olúborí lọ́wọ́ pẹ̀lú àmì ayọ̀ mẹ́ta sí ayọ̀ kan Valencia àti Barcelona wọ́n sì jọ wà lẹ́nu ẹ̀ odò odò ní ọ̀la àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ à ń láǹfààní láti wáyé ẹ̀jẹ̀ mímú láti orílẹ̀-èdè Nàìjíríà Barawo àti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Nasarawa United Bayelsa United àti Kwara United yóò máa kojú ara wọn Benden Insurance àti Remo Stars ọ̀la náà ni Enyimba àti Ekanami Warriors Ikorodu City àti Enugu Rangers King Califat àti Wiki Torres àwọn náà yóò máa gbéná wojú ara wọn aago mẹ́rin ní gbogbo ẹ̀ yóò máa wáyé Niger Tornadoes àti Shooting Stars ọ̀la náà ni Leto United àti Kano Pillars ọ̀la náà ni Rivers United àti Katsina United ọ̀la ni Warri Wolves àti Abia Warriors ọ̀la ni ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé kò ní yẹ rárá aago mẹ́rin ní gbogbo ẹ̀ yóò máa láǹfààní láti máa wáyé gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ tàbá sọ̀rọ̀ nípa ìdíje league orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jẹ̀ ń kúrò níbẹ̀ ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú ní ọ̀la òde yìí náà bákan náà ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé níbi àwọn ìdíje league bí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé ní ọ̀la báwo ló ṣe máa wáyé sí ní ọ̀la ẹ̀jẹ̀ ń láǹfààní láti mú wá sí etí ìbọyín bí ó ṣe máa wáyé sí rèé o 08126135740 08126135740 ní orílẹ̀-èdè Italy àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la rèé Parma àti Sassuolo Napoli àti Udinese AC Milan àti Cagliari Cremonese àti Como Verona yóò máa kojú Roma Leeds àti Girona ikọ̀ agbábọ́ọ̀lù Torino àti Juventus wọn yóò ṣe bẹ́ẹ̀ máa kojú ara wọn bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe máa wáyé ní ọ̀la níbi ìdíje league orílẹ̀-èdè Italy Italian Serie A ìfẹsẹ̀wọnsẹ̀ kan la máa láǹfààní láti ṣe eré ní ọ̀la ní orílẹ̀-èdè Spain ìyẹn níbi ìdíje Spanish La Liga Villarreal àti Atletico Madrid mo move ó di orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìfẹsẹ̀wọnsẹ̀ gbogbo yìí ẹ̀kan ṣoṣo àní ẹ̀kan ṣoṣo ọ̀la ni Arsenal ọ̀la ló máa celebrate yẹn délẹ̀délẹ̀ dáadáa báwo nílé bọ́ọ̀ ṣe máa rí ta ló máa gbà mí lálejò nípa ti àwọn ti Arsenal ọ̀la yẹn máa lárin ni ẹ̀yin tẹ bá fẹ́ lọ sí ilé jẹ sí lọ́la ẹ ṣàfọkànbalẹ̀ àwọn ti Chelsea wọ́n máa sanwó bọ́ àwọn ti Arsenal wọ́n máa sanwó bọ́ yín lọ inú máa ọmọ mi ò tí experience atmosphere yẹn rí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n gba ife ẹ̀yẹ àwọn èèyàn tí mi ò mọ̀ gan wípé wọ́n jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n bẹ̀rẹ̀ sí ń yọjú ìjó lóríṣiríṣi borí bá pẹ́ nílẹ̀ ádìrẹ́ o borí lẹ̀ bá pẹ́ nílẹ̀ ádìrẹ́ o ìrìn àjò ọmọ ádámọ̀ ṣèfẹ́ olúwa lọ́wọ́ mi ìmọ̀ ni yẹn dáadáa má bínú ọ̀làbídé náà ni ẹ ti máa ń láǹfààní láti rí màmú wa.

Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó máa wá láǹfààní láti máa wáyé ní ọ̀la gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ nípa ti ìdíje EPL. Òun rèé o, òun rèé o, òun rèé. Brighton àti ẹ̀jẹ̀ ń gbọ́ tẹni yìí ná. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Mo ṣe bọ́lá tán ọlákù síbẹ̀. Of gunners. Báwo lọ̀la ṣe máa jẹ́? Ṣé ká gbórí wọlé ní gbogbo ẹ̀? Àlọ́ àṣà. Yé. A máa ṣayé yẹn, ó máa dùn, ó máa lárin ni. Yé, alihamudulilayi. A dúpẹ́ o. Oge. Ó dá sí wàhálà, kò sí wàhálà. Of gunners. Àwọn gunners, àwọn ni wọ́n ń celebrate, àwọn ni wọ́n ń yọ̀ lásìkò yìí látàrí ọwọ́ wọn tẹ̀ lẹ́yìn ọdún méjì. Ẹjẹ́ ń kúrò ńbẹ̀, ẹjẹ́ ń sáré fún yín ní rundown yẹn. Bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa wáyé ní ọ̀la, aago mẹ́rin ni gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa wáyé ní ọ̀la ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Brighton àti Manchester United ló wà láwèé, Burnley ló wà nílé nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Wolves. Crystal Palace ló wà nílé nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Defending champion. Alekun àti lè máa kó current champion jẹ́ ká sọ bẹ́ẹ̀. Arsenal yóò máa lọ sí ilé Crystal Palace, ibi tí wọ́n ti yóò máa láǹfààní láti máa gbé ife ẹ̀yẹ yẹn fún wọn lọ́la. Ó yẹ kí wọ́n fún wọn ní guard of honor. Ó yẹ kó wáyé lọ́la náà. Fulham yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle ní ilé wọn. Liverpool yóò máa gba àlejò ikọ̀ agbábọ́ọ̀lù Brighton. Manchester City. Ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó yẹ kó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ìdágbére fún Pep Guardiola. Bó ṣe ṣe fún Lewandowski tí wọ́n sọ sókè lẹ́ẹ̀mẹ́wọ̀n, ṣé máa sọ Pep Guardiola náà sókè ṣá? Ẹ jẹ́ ká ro lọ́la. Manchester City yóò máa gba àlejò latest champion of Europa League. Aston Villa, Nottingham Forest àti Bournemouth, àwọn yóò máa kojú ara wọn lọ́la. Sunderland àti Chelsea. Sunderland ló wà nílé, aago mẹ́rin ni gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Tottenham bẹ́ẹ̀ àwọn náà yóò máa gba àlejò. Everton, West Ham United àti Leeds United, àwọn náà yóò máa gba àlejò. Ara wọn ní ọ̀la. Báwo ni tébù yẹn ṣe rí? Tàbá ń sọ̀rọ̀ nípa ìdíje EPL. Àwọn kan ti mọ̀. Fún àwọn tó mọ̀, Arsenal ló ń léwájú lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 3.

82 points. Ẹnu mi àgọ́ ipò wà nbẹ̀ 38 points. Ipò kẹrin Aston Villa ló wà nbẹ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 37 tí wọ́n ti gbá. Ẹ má gbàgbé pé àwọn lọ́gbà Europa League 62 points. Ipò karùn-ún Liverpool ló wà nbẹ̀ pẹ̀lú 59 points. Ipò kẹfà Bournemouth pẹ̀lú 66 points. Ipò keje Brighton pẹ̀lú 53 points. Ẹnu mi àgọ́ Chelsea ipò kẹjọ pẹ̀lú 52 points. Bó ṣe lọ nìyẹn. Àwọn wo ló wá ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn? West Ham, Burnley àti Wolves. Tí Tottenham tí wọ́n bá fìdí rẹmi lọ́la, tí West Ham bá jáwé olúborí, relegation ni o fún ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham. Ta ni Tottenham fẹ́ kojú lọ́la báyìí?